0: ẹjọ́ ń bò lẹ kọ́ lè sí gan.
1: Adégbáyì.
0: Standard bí ilé ìlú òyìnbó náà ṣe rí ni bí ilé UK ṣe máa rí ni ilé ìlú èbó wo nǹkan ẹwọ bí ilé ṣe ń dán ẹwọ sitting room abẹ ọlọrun kó tètè gbé ọgà kó o lè ṣe eléyìí fún màmá rẹ ẹẹmẹrin tó dùn mí fún lónìí bàbá wọn ò sí ń bẹ abẹ rí ẹyin bàbá bí wọn bá ṣe kọ́ ti ìyá lọ́tọ̀ kí wọ́n tó kọ́ ti bàbá tàbí kí wọ́n tún jọ máa gbádùn abẹ ẹwọ bí ṣe ń dán bí ojú aṣẹwó ẹwọ bedroom èyí dá ẹyin ọmọ yìí ọlọrun yóò mọ tọjú yín ọlọrun yóò mọ gbé yín ga ẹ mọ dé ibi gíga fádúró eléyìí tẹ ẹ ṣe fún ìyá yín ọmọ mọ tọjú ẹyin náà kódà wọn tó fi carport sí so wọn ti mọ pé mọtò ń bọ lójú wọn ó ṣe yẹn sí mọtò ti ṣe kíni.
1: Mọ́tò ti wà Lexus ló kọ́kọ́ wà tábúrò mi sẹ́ǹtì wọn.
0: Mọ́tò ti kọ́kọ́ ń bẹ ńlẹ̀ so ẹ ayàyà.
1: Nígbà tó bá ń dára, Olúwa jẹ́ kí n wà níbẹ̀ o.
2: Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀, àṣé gbogbo ẹ̀yin bàbá tẹ́ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin ìyá tẹ́ jẹ́ abiyamọ, irúgbìn tí mo fẹ́ kó filẹ̀ láàárọ̀ yìí, o ní pé Ọlọ́run fún mi lọ́ máa láàánú. Tó bá ṣe pé àdúrà sí ń gbà títí dọ̀la kàn mọ̀ọ́mọ̀ rúbọ̀ yẹn gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ ní sátọ̀dé ẹ wo ohun táwọn ọmọ ṣe fún ìyá àti wọn ìyá tó bí ọmọ aláàánú gbogbo ẹyin abiyamọ àfitẹ́ bá sabiyamọ sẹ́ẹ̀sì mọ̀pá abiyamọ kì í ṣe ọkùnrin nìkan kì í sóbìnrin nìkan ẹ ra àwọn ọkùnrin abiyamọ ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn Ọlọ́run fún mi ní ọmọ aláàánú ọrẹ tó fẹ́ filẹ̀ láàárọ̀ ènìyàn mọ̀mọ́ ẹni tí ọba bí máa láàánú ojú rẹ̀ ara rẹ̀ kò bí ìrànlọ́wọ́ kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn àti ìdá mẹ́wàá àti ọrẹ bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀ máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n fi máa tọrọ Ọlọ́run fún mi lọ máa láàánú ẹnìkan ni ọrẹ ara wọn 50 tí ó sàn ìdá mẹ́wàá tá a fi ṣe program tọ̀la irúgbìn ọrẹ 1,000 ọrẹ 2,000 fún mi lọ máa láàánú. Account number church ni 20-17-42-90-47 20-17-42-90-47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀ ẹ ó jèrè ilẹ̀ náà. Kí n tó mọ̀ lọ ẹjẹ́ ń fún yín lẹ́sẹ̀ bíbélì tá a kà o. Ẹ jẹ́ àka ìwé Mark tán lónìí o. Mark chapter 11 títí wọ 16. Ohun ò lè pé 10. Ìmí ọmọ pé 10, ìmí ò ní pé 10 lágbára Ọlọ́run. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. 11 títí wọ 16 ìwé Mark St. Mark. Without wasting time, ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà, ọya gbé ọwọ́ lé ìdodo rẹ̀. Báyìí lolúwa wí. Mo dànù pọ̀ mọ́ ìrìnàjò ẹ̀ gbogbo faces of life káàánú ọmọ bọ́ rìn in Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marriage, tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín. Ìrìnàjò yín kọ́yá ilé yín ò ní dàrú in Jesus name. Ẹ wo, ẹnìkan ní pastor mo ní testimony ní agbára ẹni tó láyé àtọ̀run o lè lo nọ́mbà ẹ̀ 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ send the message ire àtànú kọ báyìí. You are blessed. It is well with you.
3: We're burning up the city and taking over.
4: Nothing can stop me. I'm all the way up. All the way up.
3: We're all the way up. Super FM.